pàwà owó ègì ṣọ́bùnú bá ìparí ewé ya ní gbùngbẹ múbu rẹ̀ dúró gógún aláṣàṣe yìí mọ́lápẹ́ ó dùnmọ̀ ṣe yìí agúgbé búrẹ̀ wọ̀ dúró gógún yàkẹ́ ayé yìí ló ti rẹ̀ sùrọ̀ ní pàápàá sùrọ̀ ní gbóríkí ní ṣàmọ́gbó igi bá wú wà wí máa ń kàn wí àgbẹ̀ yìí mọ́ bá wí tọ̀rọ̀ mọ́ wí àgbẹ̀ yìí mọ́ kẹ́rù tágùn tára mú wà ààyè ló ń dúró báwọ̀ ewu ń tí èrú mi àwọn ike wù kú ara bá kẹ́wọ́ ẹ̀dà ní ara tí àṣìká pàápà ohun ewu yìí mí gágá ara ń bẹ̀rẹ̀ tí mọ́ déwé ẹ̀ kù ní ṣúlẹ̀ tí èrú bí ẹrú yìí rú gánú kìlókan yé ṣèlè tí a bá wà àmọ́ kan wọ́n déwé ẹ̀ àyè ewu màrún ń bà gbúdù bí ara ń bà pààrọ̀ dé gbàgbó wí àgẹ̀ yege wà mí dàgbò bẹ́ẹ̀ ṣe kó bẹ́ẹ̀ tó bó fún gbogbo wọ́n yẹ ṣe wọ́n bá bá tó